lórí kébù kó bá mi yí ẹka ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ tọ́tọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kún fún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó de january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òun jọ́sí bí ń pọ̀ mi ìmọ̀ ẹ̀gbà bẹ́ẹ̀ à ní torí kodò lórí ẹ̀ mo náà ò ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?

lórí kẹfẹ kó bá fi yí ẹka ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ tọ́tọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kún fún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ò ní ìjọ tẹ́bí ń pọ̀ mi àgbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ mo náà ò ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?

0: tó lè gbé bọ̀ bá mi yí ẹ̀ká ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́npọ́n kó má ṣe dòpò mi ní fojú sunkún mi tàbí ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnfún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó dé january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ òun ní jẹ́ bíi ń pọ̀ ìmẹ̀gbà bẹ́ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you so much. Okay?
1: Hot Block Radio, la tua dose di rap quotidiana.